0: agbọ́n òwúyẹ ní ìkí ní ọ̀pẹ̀lẹ̀ àwọn olùkọ́ pé bẹ́ẹ̀ títí bẹ́ẹ̀ bí ẹni uganda ní mẹ́wọ̀ ní kwandé yẹ̀rọ wọlé máàlì mẹ́kọ́ ìwájú kéke jọmúkẹ́rin mọ́ ní kwandé ní ìdáwó dàkọ́ fún ní uganda táwọ̀ ṣùgbọ́n ṣùgbọ́n ọ̀rọ̀ mọ́kọ́ kwanrin yẹ́nni ẹ̀rọ corruption mẹ́kọ́ ìdó tani
1: Ama ñu lok ma ko xarkel meta. Pero lok mo bi ak ak ben data.